ẹ̀sì pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ láyé ọjọ́ yẹn ó dàbí mọ́tò tí wọ́n ń gùn lọ sóde. Kẹ́tẹ́kẹ́tẹ́ ti dàgbà, bàbá pẹ̀lú ọmọ ẹ̀, wọ́n bá múra.

0: gẹ́gẹ́ bí àgbàlagbà bàbá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ rẹ̀ ń tẹ̀lé lọ. Bí wọ́n ṣe rìn síwájú díẹ̀ wọ́n pàdé Ádámọ̀
1: ẹ̀dá ọmọ aráyé.
0: Ọmọ aráyé ní áù.
1: Bàbá àgbàlagbà ọmọ rẹ̀ ń rìn nílẹ̀ ìwọ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́.
0: Bàbá bá bọ́ sílẹ̀ lórí kẹ́tẹ́.

0: one love, one love. Bí wọ́n ṣe rìn síwájú díẹ̀, wọ́n tún pàdé Ádámọ̀.
1: Ẹ̀dá ọmọ aráyé.
0: Ọmọ aráyé tún ní áwù.
1: Bàbá òmùgọ̀.
0: Orin nílẹ̀,
1: ọmọgun kẹ́jẹ́kẹ́jẹ́.
0: Bàbá bá tún súré. Ó gbọ́mọ sílẹ̀. Ó sáré gun kẹ́tẹ́kẹ́tẹ́, ó tún gbọ́mọ sórí kẹ́tẹ́kẹ́tẹ́. Ẹni méjì rèjì lórí kẹ́tẹ́kẹ́tẹ́. Wọ́n mú rìn àjò wọn pọ̀, wọ́n ń lọ, wọ́n ń lọ. Bọ́dún ṣe rìn síwájú díẹ̀, wọ́n pàdé Ádámọ̀.